àṣírí ìjìnlẹ̀ àyànmọ́ lẹ́tọ̀ kan haranta tó lálẹ́ wù nílé iṣẹ́ rédíò eagle 7 sports radio 103.7 fm. lórí ètò yìí láti máa ṣalábàápàdé bàbá wa nínú olúwa prophet doctor dámilọ́lá omi mákindé kùkùté jésù níbi tí wọ́n ti máa rọ̀jò ní gbogbo alẹ́ sunday láàrin aago 9 sí 10. lẹ́tọ̀ yìí máa ń wáyé o tọ̀sẹ̀ yìí ò ní fòmí ru o ẹ̀j

ọpẹ́ ògo ògo fún olódù ọmọrẹ arúgbó ọjọ́ aláàfin àdáyébá gbogbo ìdílé jésì mo mọ̀ júbà rẹ lọ́jọ́ tí ò ní o àṣírí ìjìnlẹ̀ àyànmọ́ ètò yín ètò wa ó ti kalẹ̀ kàṣàgbà lálẹ́ yìí mojúbẹ gbogbo ẹyin tí ọlọrun gbélé ayé lé lọwọ mojúbẹ ẹyin bàbá mojúbẹ yìyí mojúbẹ bàbá mojúbẹ gbogbo àwọn tó ti pèdèpèdè kó tó di pé mi kékeré yìí bẹrẹ sí ní pèdè mojúbẹ gbogbo ẹyin aṣíwájú o ẹ dákun ẹ mà jẹ kí bà mí ẹ jẹ kó ṣètẹwọ gbẹjọ yẹmí lọjọ tòní o ẹ má jẹun tẹnugbó bí ọwọ torí wípé kí ni ẹni bá ọmọdé bájú bá àgbà ó yẹ kó láṣọ bí àgbàlagbà o kálẹ̀ kàṣàgbà lálẹ́ yìí ètò yín ètò wa ètò àṣírí ìjìnlẹ̀ àyànmọ́ àti kálẹ̀ kàṣàgbà orúkọ mi ò yípadà èmi náà ni ọmọ yín àbúrò yín lásìbọn yín bébì yín yọ bébì bébì bébì olúwa dámilọ́lá omi mákindé tí gbogbo èèyàn mọ̀ sí kúkùté jésù aláṣẹ àti olùdarí iléeṣẹ́ omisco multimedia concert kálẹ̀ kàṣàgbà sí igu 7 103.7 sport radio tó wà nílùú wàṣímì àtúntì délálẹ̀ yìí àbẹ́ẹ̀rí nǹkan ẹ bá wà kan fìdílé o tàbí kẹ fìdílé nǹkan ẹ bá ń pe gbogbo àwọn ọmọ ológo pátápátá tó ń bẹ nítòsí àtàwọn tó ń bẹ lọ́nà jíjìn ẹ ní ètò yín ètò wa ètò àṣírí ìjìnlẹ̀ àyànmọ́ wọn kálẹ̀ kàṣàgbà o ohun tuntun mo pé délálẹ̀ yìí mọ̀ ń ga pọ̀ gẹ́ bọ́m̀bẹ̀ jẹ́ ń dọ́kẹ́.

gbèsè ọpẹ tèmi náà mọ pọ mi ìmàlè sántán o ẹni pa mímọ lọjọ gbogbo nígbà gbogbo ní gbogbo àsìkò ní gbogbo àkókò ìṣẹjú kan ni bíbélì wípé ìṣẹjú kan ló ń bẹ láàrin ikú àti iyè láàrín ìṣẹjú náà ló sì ń pa wá mọ ó pa ó mọ ó pa mí mọ gbogbo etí tó ń gbọ mi pátá kò jẹ́ kí ibi kankan kó ṣẹlẹ̀ sọ́dọ̀ dẹ gbogbo yín ẹnu ọpọ ìwà òde kan o. bó bá jẹ́ towó ni mélòó bó bá jẹ́ ti pé kán mọ̀yàn mẹ́ẹ̀mọ̀yàn tán bá jẹ́ pé kán gbà wẹ̀ mẹ́ẹ̀màwẹ̀ gbà ṣùgbọ́n mo rí àánú ńlá gbà àánú yẹn kọjá ọgbọ́n òye mi kó dà mẹ́ẹ̀mọ̀ lè sọ tán o àánú tí mo rí gbà náà ló jẹ́ rí wòlíì àgbáyé nìgbé wọ ilé agodo yìí pẹ̀lú mi wòlíì àgbáyé tí ọlọ́run ti ń lò tí ò dẹ̀ ní padà lẹ́yìn wọn ẹja ńlá làwọn mi gbé lálẹ́ yìí o ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan torí ètò tí alẹ́ yìí gbọ́ngbọ́n á kán sí o ẹni bá mìíràn sí ètò tí alẹ́ yìí kódà ó mìíràn sí 200 million naira.

ẹpàdé mi lórí TikTok àṣírí ìjìlẹ̀ àyànmọ́ lórí TikTok àti wà ní live and direct àṣírí ìjìlẹ̀ àyànmọ́ lórí TikTok. Eagle la wà, Eagle 7 náà ń pe bí o, Eagle 7 103.7 Sport Radio tó wà nílùú Wàsímí. Jẹ́ mọ̀mọ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olùbáṣiṣẹ́pọ̀ níléeṣẹ́ Eagle Sport Radio. Wọ́n ní àkúnẹ́ ṣìṣe lọ́la olódò ọmọ rẹ̀. Wọ́n bá ń gbé tuntun dé, ohun tí wọ́n gbé dé lálẹ́ yìí ta ló lè sọ mí náà. Mo sọ ní ìjẹjẹ mo wí pé mo fẹ́ fáwọn èèyàn lẹ́bùn kan. Ẹ̀bùn tí mo fẹ́ fún yín lálẹ́ yìí ẹ̀bùn àdúà ni o, ẹ̀bùn àdúà ni. Torí wípé mo gbé bàbá mi wá sórí ètò lálẹ́ yìí, wòlíì tí Ọlọ́run fún ní orí ọ̀fẹ́ àṣẹ àti ìgbédìde ti àkókò yìí. Bẹ́ ẹ bá ti ń join mi lórí TikTok, ẹ máa bá mi tààpọ̀, ẹ máa tààpọ̀, ẹ máa rí, ẹ máa invite àwọn ènìyàn kẹ́ ẹ máa ṣẹ́ rẹ̀ lórí TikTok. Àṣírí ìjìnlẹ̀ àyànmọ́ ni sà. Báà mi ń bẹ́ ń lé agodo pẹ̀lú mi kí n tó gbé wọn wọlé, kán tó súre fún gbogbo ẹ̀yìn ọmọ Ọlọ́run pátápátá. Ẹ bá ń pe gbogbo àwọn àkọ́bí, gbogbo àwọn àkọ́bí, gbogbo àwọn tó ti dìde rí, tó jẹ́ wípé ńlàkọjá wọn sì ti ń sọ wípé wọ́n ti wálẹ̀. Ẹ bá ń pè wọ́n sí ibi gbohùngbohùn yìí o. Bá ò bá tí gbé tó àṣírí ìjìnlẹ̀ àyànmọ́, a jẹ́ pé you are missing a lot. Ètò àṣírí ìjìnlẹ̀ àyànmọ́ ti lọ gan, ó ti lọ gan gan gan ni. Kì í ṣe kékeré ẹ̀rù gan ń bà mí gan pé kí ni mo fi sorí lọ́dọ̀ olódùmarè.